ṣàkóso ẹlẹ́ẹ̀kẹjọ. Mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Thursday ọjọ́ kẹtàlá oṣù ẹlẹ́ẹ̀kẹjọ nọ́mbà tí ò ṣeé pín nínú ọdún 2026. Àwọn nọ́mbà tí ò ṣeé pín nínú ọdún 2026 ẹ̀yin àyànfẹ́ ẹ múra láàárọ̀ yìí pẹ́pẹ́ yóò sì tún pọnmọ lórí Facebook omi wá di nọ́mbà 4 lónìí ẹgbẹ́ bọ́dì yín máa ẹgbẹ́ bọ́dì yín sà. Pastor Dẹ́kunlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank Temidire Market Gbági Titun nílùú Ìbàdàn. And gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi káàkiri gbogbo Sona Church ẹ dìde o. A fẹ́ mọ̀ mọ̀ ẹsẹ̀ tí gbogbo ṣe ń jẹ́ ti Ọlọ́run ńlá anointi láàárọ̀ yìí kó tó wá di pa wá sí Confinal Meeting lórúkọ Jésù. Ẹ mọ̀ bọ́n bí pẹpẹ kí n jẹ́ tó sọ kankan. Ẹ mọ̀ bọ̀ wá dò balẹ̀ wá gúnlẹ̀ ṣe rí láàárọ̀ yìí. Màá kàn mọ gbé ọ̀rọ̀ àwọn good news àwọn tí Ọlọ́run ti ràn lọ́wọ́ bí ràn lọ́wọ́ ti wọnú ayé wọn wá. O ni màá mọ̀ gbé lẹ́yọ̀ kọ̀ọ̀kan gbogbo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Mo gbé ń bẹ̀ lánàá màá tún gbé wẹ̀ lónìí lọ gbogbo ṣe ń jẹ́ ti Ọlọ́run. So ká tó ṣe nǹkan kan ẹ mọ̀ bọ̀ ẹ̀yin wo lẹ fẹ́ bọ́lọ̀ dòwòpọ̀ láàárọ̀ abẹ́ tí bá dòwòpọ̀ tó nọ́tìsẹ̀ pé ó bẹ̀rẹ̀ sí ṣe ọ́ dáadáa ẹ wá dọ̀bálẹ̀ mi pẹ̀pẹ́ ẹ jájọ yẹn jájọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́mì ẹ kúnlẹ̀ dádì ẹ̀yin ẹ dọ̀bálẹ̀ ọ gbájú ìṣẹ́jú kan lọ. Engineer ẹ pé Pastor Mrs. Temitayo Dẹ́kunlé.

0: one so ke ko ni ogo
1: leda
0: bo se yi ka otun to yi ka o si fun eleda owo anu ko wa okan
1: in the name of Jesus Christ.
0: So gbogbo bi ti e ba ti ni anfani lati bo mi e wa dide
1: kan dide
0: e ma bo kan dide bi to ba wa e bi ese meji si waju e ma bo bi ti radio yi wa sumo bi radio e
1: hallelujah la
0: wa kan ki hallelujah la
1: gbogbo yin te
0: bo mi
1: aje meji
0: just seven hallelujah wa kan ke
1: sharing
0: ti won pe ni ranlowo ju bo se ro lo
1: Jesus
0: ni je ranlowo no wonder lo bi so pe lowo lowo ranlowo ni igba iponju
1: gbogbo eyin
0: so na church laaro yi agun meje e ja so je agun mejo le padi to ba si ti di 10:30 agun mewa abo o ti to gbogbo bi e ba tin bo mi ise agbara yo kan o ase itusile yo kan o oda so le foke ka hallelujah meje
1: somebody stand up and shout seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.
0: Nice. Gbogbo eyan omo Olorun wa gbon ti mo fe so yi.
1: Gbogbo eyan omo Olorun
0: mo fe so yi. To ba ri omi busile. E kan bu omi die le.
1: Businu bottle water.
0: Tabi e make sure pe mu bottle water kan.
1: E make sure e
0: di oni cover o. E gbe bo wa ba mi ni si lori Facebook.
1: E to ro ko la ba la wa bayi o. Nkan ti yan gina.
0: To ro ko la ba la wa bayi.
1: To ba ti di 6:30
0: la ro kutukutu yi. E gbe pade mi.
1: 6:30
0: lori Facebook, TikTok, especially the YouTube.
1: E gbe pade mi.
0: Ah, interview se laaro iya to gedegede. Nbi o ba duro si mo sumo bi o. E wa gbo nkan, mi ni wa asun kankan laaro. Ma kan ma so iroyin ayo.
1: Mi ni wa.
0: Ba mo pe awon ti won ri iranlowo Olorun gba. Kini kan sele? Olorun ba ngo.
1: Mo
0: feel e gbogbo eyin omo Olorun te ngo mi ni ola. Ola, ola fe gbadua ma je mi. Wakati wakati ni. Ago mefa idaji la bere. Mesan ago mejila and wakati kan bo ni to ba ti wa gbogbo olu te ba gbogbo en to ti wa church come for live mission emi olorun ni ka kojo
1: wakati kan
0: bo ni to ba o le mu passport e dani o le moja re dani an bo wa da majemu adua silo la bo agba se gbo silo adua silo adu ori oke si oni bẹ́ẹ̀ni ọlọ́run ṣe pè níyẹn so gbogbo bi tẹ ẹ bá wà kàn wá nǹkan fìdílé sí omi yẹn tí n bá ti gbé ogun àwọn wàá fi ọwọ́ mbẹ́gbáyà nígbà mẹ́sàn-án
1: èmi
0: ni ìrànlọ́wọ́ kan à ń bá ṣe ń bá lọ yìí ẹ̀yin ọmọ ọlọ́run sunday ni ó jẹ́ omi communion service sunday ni ó jẹ́ omi communion ìsìn abàmì ni ni only communion service ti n bo yi a bẹ́ẹ̀ lè sọ pé àṣelú ẹ̀rí nínú auditorium wa tuntun yẹn náà láti gbé sókè a break only communion a méjì méjì ni máa fún àwọn ènìyàn bí ẹ̀mí ọlọ́run ṣe sọ only communion ìsìn agbára táìfẹ́ mìsì ni àti ní gbogbo sona church ìyẹn nìkan kọ́ gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run tẹ̀ ń gbọ́ mi káàkiri and gbogbo ẹ̀yìn tẹ̀ wà ní UK. Lábúgbàrọ̀ ló sọ bá di Tuesday of the 18th.
1: Yẹn ni pé next week Tuesday.
0: Ẹgbà mi sọ fún àwọn èèyàn yìí.
1: Ẹgbà
0: wò ní ọ̀dẹ́kùnrin ẹ̀ pàpọ̀ gálẹ̀ yìí.
1: It's just a night.
0: Ago márùn-ún sí
1: ago mẹ́jọ.
0: Lábúgbàrọ̀ ló sọ bá di Tuesday.
1: Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ gba flyer, ẹ lo nọ́mbà yìí.
0: Ẹ̀yin tẹ́ lọ́mọ ń bẹ̀.
1: Jẹ́ kánú ìtì
0: ọwọ́ mi jẹ́ ìfọwọ́ mi kan mọ̀ rẹ̀.
1: 081
0: 637 kan 3443. Ẹ gbọ́ nọ́mbà yìí. Ìní ó fi pè mí o.
1: Kàn fi bèèrè pé ẹ fún mi ní ìwé ìléwọ́ flyer.
0: Bó ṣe kọ́ náà
1: ni. Bó ọkọ Yorùbá yìí ni flyer.
0: 081 637 kan 3443. Ẹ fi bá mi sọ̀rọ̀ pé kí n fún yín ní flyer. Mọ́ pè mí o.
2: Ẹ káàárọ̀ bàbá mi. A kú sí Olúwa o. Èmi ọmọ ìjọ yín Olúfúnkẹ́ máa kọ́lé láti ìjọ Agodo Gbogbo ní ìlú Ọ̀yọ́ ni o. Mo gbé Ọlọ́run àlàyé ga o. Oṣù kẹjọ yìí ló pé ọdún kan gbére tí mo rìtáyà lẹ́nu iṣẹ́. N tó dùn mí nújù bẹ́ẹ̀ ni wípé ọjọ́ tí mo ṣe tẹ́ndà gangan ní August 22 ìlàwá sí ìbàdàn fún irú ètò tí tẹ́ kéde láàárọ̀ yìí pé a ṣe second batch ni mo wá. Ìbéèrè mi ní ọjọ́ náà sì nítorí ọjọ́ gangan lọ́jọ́ pẹ́ndà mi tó yẹ kí n dúró lé tàbí kí n lọ sí skul mi kí n lọ ṣe ìdúpẹ́ kí n lọ sọ wípé mo dúpẹ́ mo rìtáyà lónìí ṣùgbọ́n ọjọ́ ilẹ̀ ẹ̀sì ní auditorium ni wẹ́mà ọlọ́run sì fún mi lórí ọ̀fẹ́ láti wá fún second. combat. So ebe mi lojo na ni pe bi mo se retire o ki aro mo se ni mi ki mo je ki mo mu pelu rohun olorun si se fun mi mo yin olorun logo olorun ode kun ni gbogbo nti mo bere ni ojo na in olorun se fun mi lo si da mi lo nitori ni igba ele arin yen leyin osu mefa igba kobo won sanwo fun mi olorun si je ke bi opa mi olorun lo awon omo mi fun mi to je pe ati je ati mu ko si nira fun mi mo ni olorun logo ore ti mi o dari nigba ti mo wa lenu segan gbogbo ohun ti mi o le se nigba mo wa lenu segan ni asiko yi lati igba yen lati august 22 last year 2025 ti mo ti retire pelu rohun olorun fun mi lore ofe lati se olorun se iyanu fun mi o mo bere wi pe ki ki ki ati je ati mu ko mo se nira